agbẹ́rẹ̀ rẹ̀ lórúkọ jésù. Abẹ́tí olúkúlùkù wa bí ẹ̀kọ́ bí olùkí àlọ́yìn irú orúkọ jésù. Abẹ́tí fún ìpinnu olùkọ́-ìgbà wa ní pàtàkì wá sí gbogbo àwọn ojú tuntun. Bí a ti ṣe ń lo àwọn ìpàdé àwọn obìnrin àti ìpàdé òwe gbogbo àwọn tí a ṣe àti àwọn àlejò. Wọ́n á láti kẹ́kọ̀ọ́ pẹ̀lú àtúgbà àkọ́kọ́ ní olú ìyá ìjọ ní ìlú. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a mọ ìwà láàrin wa tí ẹ bá wà nílẹ̀ ọmọ wọn tètè. A fẹ́ gba ìwé mọ̀ bí a sì mú ìkọ́ni olùkọ́ àgbẹ̀fọ́ wa tẹ̀lé wa.